0: lọ́dọ̀tẹ̀ tọpátàn sákàtú point three fm sí gbèsè mi tẹ̀nà bí gbèjì náà tọ́lẹ̀ yẹn bọ́ nù ń bo bọ́dọ̀ domi bodò mọ́ mi ní kú tó tọ́dọ̀ mẹ́ níbi ẹ̀tẹ́ yẹn náà jó kànrọ́ dóná mi ò hàn tán tọ́dọ̀ mi tọ́lẹ̀ tó súnú mẹ́ tó yànnú mẹ́ jòrò tí ẹ̀ ká yín dọ̀ mọ́ mi ní su gédégélé náà mi ní kẹ́ni dówì wá ẹ̀ go dówì wá ẹ̀ mi tán ẹ̀ mi ò wẹ̀yìn mọ́ bọ́ yẹliyẹli dó tó fi mẹ́ mọ́ ètè dọ̀tọ̀ ẹ̀ yẹn náà yín tó pégbè file ní èdè mi tán sún mẹ́ bẹ́ yẹn gbẹ́ po ẹ̀ èhé o mi tán ẹ̀yìn tatọ́ mi ò hàn tán tọ́dọ̀ mi tọ́lẹ̀ tán ẹ̀yìn tatọ́ nfẹ̀ mi dọ̀ mọ́ àti rí mi tán nánà bò kọ́ ẹ̀ dé mi nánà ọkọ̀ kẹ́nà dúró dálọ̀ kan lọ́mọ ẹ̀ màá hàn gbèdé mẹ hóhó pọ mẹ yọyọ pọ pẹlẹ pọ ní dálọ kan lọmọ tó 0121 31 45 32 jí 0121 60 41 22 jí bóyá hó ìdọ̀nùtẹ̀ dìé dó àbí náà mẹ dé bẹ́ẹ̀ kò jìyà pọ mẹ pọ bọ ẹ̀ dókọ́ ẹ̀ bọ̀ azẹ́ dran ní sunsun dàsí mẹ bí bẹ́ẹ̀ tiẹ̀ tó kanu kọ́ àbọ̀.
1: ló wà ó nà.
0: n sí ọ.
1: àmì tẹ̀dọ́.
0: n fọ́n jíjọ o.
1: ìṣòro tẹ.
0: mẹ́ ń tiẹ̀ wẹ̀.
1: yẹlẹ wọn fi tẹlẹ wọn gàjọ aṣẹ dìtọ tán rádìó fún ti kàmí ẹyìn.
0: fresh wáṣẹ na mi fọn ló.
1: ló pẹ náà bàbá rẹ.
0: njọ van dó náà mi.
1: ó ẹ tán náà àtúkò sí hó ayé awẹ rẹ.
0: pẹlú
1: ìyẹn àtiwètì ń bá pẹ fún àtúntì ń bá pẹ. pàṣẹ yẹn yẹn lọ ìdìbò àtúntẹ mú àpẹ àbí àti ọtún dúró àkọbà yìí ní àwọn ẹlẹdùn àpẹ dùn sẹ. yọrọ zá wà lọ ẹ tán jíbọ màámu tó náà wọlé lò yìí mẹ àwọlẹ mẹ.
0: mo
1: rò pé kẹrẹ àti bọdọ àbí àti àtúmàdọ yìí náà zá bọ àmà yọ mèrò sí zá lọ àtúkọdọ àtìkú àwọlẹ mẹ náà kọdọ pọtì lò yìí tẹtẹ yìí mẹ àwọlẹ tán yẹn.
0: ẹyàn
1: ọ pẹtọ dídẹ kàwé tì ní ọ mẹẹdọ tì ní àwọn yàrá sọ àbí yọrùn gàdọ tì e jẹmẹrẹ si yeya yi ka ko zanna n'o yẛrɛ yen ka mɔ bɔgɔ dɔ dodo ka iwe mɛ ko zanni o.
0: kanbiyɔ de tɛ mi yi n do ka ka ya tɔn.
1: a kɔ gɔm yoo nukɔm yɛ ti ma yi nukɔdɔn.
0: ɛyàn fresh wáṣẹ.
1: àwọn náà lọ sóyún.
0: ɛyin dɔ mɔ mi gbɛ kíkó mi wɛ ɛyin dɔ mɔ yé mɔ kwɛnɔ. bọ́n yín lọ kọ́ ẹ náà ẹ máa ń mẹ́ẹ̀ẹ́ tó kọ́ ẹ vlẹ̀ ẹ amọ̀ kọ́ ẹ náà lọ sún pàápà dìtì. pé ẹ náà dà tó súnú mẹ́ẹ̀ẹ́ tó yànnú ẹ mẹ́ẹ̀ẹ́ mọ́ ẹ náà dà mẹ́ẹ̀ẹ́ máa dó de pépé kólókóló mlẹ́mlẹ́ náà ẹ̀ kàbí ẹ náà dín mẹ́ẹ̀ẹ́ tó pẹ̀ bí kínkín dé.
1: bàbá yàrá wà máa yín lómi ní kábúlọ̀ wọn ní kábúlọ̀
0: mi gbẹ́ kíkọ́ mi yá ẹ̀. n sí ọ. nami dọ.
1: lẹ́yìn dúpẹ́
0: bọ̀
1: àtúndé gàdá owó máa di dóhùn lé máa dóhùn lé pípé wa
0: mọ̀
1: iná dà sí àti mọ́ gbọ́dọ̀ mọ́ná jìlá pẹ̀lẹ́ dán lọ.
0: ẹyọ fresh wáṣẹ ń dọ ń dọ mi gbá omi wáyìí bó wá.
1: jẹ́mi ìzọ.

kọ́dọ̀ tẹ tọ́pá tán 104.3 fm sí gbèsè mi tẹ hàn tán gbèjì náà tọ́lẹ̀ yẹn dọ̀ ń dòdò kúròpó mi tán lẹ̀ tó fi èmi tí ń tẹ̀mọ́ tó tódó mi àkọ́ẹ́ ajé chalúgà ètò mẹ́síbọ̀ mẹ́tíragbè ètò nọ́ọ́fí síbọ̀ ẹlẹ́sùn mìláhó òkúlùnà ẹ̀ náà wà lẹ́bílà ńnà dò kúròpó mi tán lẹ̀ bọ̀ kọ́ẹ́ mà náà hẹ̀ mí gbélé kọ́ẹ́ tí ń dó mi tán ẹ mà náà hẹ̀ mí ìhúrú sọ ní mi tẹ dókó ẹ lọdún dé pépé tó wéré pépé nu ní mi mọ nọzọ mi náà yún ẹdọ nọzọ ní ẹ mi máa yí nu wúluwúlu wíwa nu dákọ dákọ wíwa bodò hẹ mi lè gbélé bodò tó kọ ẹ náà báyìí ẹmẹ ìmọgbà ní ẹ wá yá kò kọ ẹ náà hàn ẹ náà pò mí lẹ tso mẹdé máa ganà báyìí kọ ẹ náà yẹnà yín kọ ẹ náà wẹ mẹdé mọ̀nà báyìí kọ ẹ náà. Ẹyin dọ̀ mọ́ àtẹ̀pọ̀n káká bọ̀ mọ̀kọ́ ẹ àpòkò àpò gbọ̀ndé àpò fowóde gbọdọ̀ tó kọ́ ẹ náà báyìí gbọ̀n tètè ẹ náà fi ọ̀sán dé dìbò à ń sọ gọ̀jẹ̀ kàńtó ìhóhó lọ sí òkúlù náà ní ṣe òkú ẹ náà sọ gánwà dàgbé náà dò pòròpó mi tán lẹ ní ṣe tó bla gbàjá náà mi kọ́ ẹ náà tó mí síbọ̀ mi náà yànnà zo òkúlù náà ní ṣe tó bla gbàjá náà mi kọ́ ẹ náà tà lọ́mẹ náà mi bọ̀ mi náà yàn sí bóyán asú bóyán vi bóyán hẹnu òkúlù náà ní ṣe kọ́ ẹ mọ́ nkọ́ tó bla gbàjá náà mi bóde mẹ tètè sọ̀nà mi tàn mẹ bóhun gbígbọ́nukún mi tàn bóhun àgbàzánukún ná mi níyún ẹ̀rọ fíwẹ̀ mi wá mọ̀ kọ́ ẹ lọ́tẹ̀ fíwẹ̀ mi náà sọ jódóbò yìí mẹ̀yìn wọn náà ṣe lẹ̀ sọ́n fi jẹ́ fúnlẹ̀ mi bọ́nà jíjọ náà yẹn tàbí ìdá họ ẹ̀ wẹ̀ zi mọ́ lọ yàn wá ẹ̀ tàn dálì wẹ̀ mi ṣe wíwá ẹ̀ hẹ̀ gbọ̀n fanlọ́sìnù kan file anne marie araba mi yọrọ mi dà hó nà bó ná kà sí ọ mà kàbí ajá mariam náà sọ yọ ìgbé pọ hó mẹ hùn pọ èmi lẹ pọ́n bó mọdọ mọ mi náà dé wọn yín fọ lóhùnà mi lè dálì kàbí nọ̀ọ́fì nọ̀ọ́fì fọ mi jà lé mi yọrọ mi dọ yéli yéli tọ́jẹ jí nọ̀ọ́fì náà ti lẹ́sí fìyànsì pẹ̀bí wẹ̀ yín àgláṣadà fi bàtàn fi zuntàn pali náà ga itọ́fì jíjí àgànyọ́lọ́ àgàsínà kọnu àgàtẹ̀sọ́gbẹ́ àgàsígbẹ́nu kò tẹ́gbẹ́ glaglagla vi gologologlo vi tọ́gbọ́ hàn sún vi àhàsá vi akéré kìí ṣe é gbé sí vivi yẹn táyà lùgàdù tọ́ sí fihàn sí pẹ̀bí bẹ́ńbẹ́ ńlọ yẹ̀wẹ̀ wá bò hàn yẹ̀wẹ̀ hó ṣe wá bò wá dọ̀ pó mi pó dégbì gbọ́dọ̀ mi dó ń ní ẹ̀ ń wá dọ̀ náà mi tò àfọ́nù ti fi ẹni flavonin tafọ́ mẹ́rẹ́jì mẹ́lọ́ni jà lébojó náà mi ní káyín náà hó nù ń gbó lọ ujà ń ké tré lébo dọ mi bò pọ́n ẹ mẹ́bo tíá nuyún ẹ náà sọ gbé pó mẹ́rù kóró pópó náà dó sọ gán wà gbẹ̀nà yí gbajì sí àsán náà wọ́n tàn vivẹ́ mi nọ́ọ́fí vivẹ́ mi mi máa ń jó mi bọ̀ náàyè là mi jà lé mi jó mi náàyè kódó nuyún ẹ gbọ̀n ṣe pó hàn pẹ́ ṣe pó ṣiṣẹ́ ṣe lẹ́ pópó ẹ̀hún tó kínkẹ́ mi náà gọ̀ mí dé mọ́ ó dàbọ̀.

0: de la 104.3.
1: Radio Topa,
2: la vraie radio.
3: Mélévo noyé, c'est d'ami Paul. Mélévo noyé, Kevin, Naomi. Mélévo noyé, Fifa, mais Marguerite, ou Bête. Mélévo noyé, ou Alain, ou Bétonion, Luc. Mélévo noyé, Léonide, Nyanho. Mélévo noyé, ou Sylvain. Mélévo noyé, Sylvain. Mèdevo, noyin Sylvain. Kovi, avou. Mèdevo, noyin Emilienne. Anne, Marie. Mèdevo, noyin Thierry, Ramatou, Honorine, Fifame. Mèdevo, noyin Gilbert, Odulami. Oh, Regina, Clotilde, Bernardé. Opa Mauton Hunge. Koku Erika Jovi. Claudine Medese. Nuratu Lai. Lionel Afrida Kwefa. Sidoni Dedo. Ahmed Robert Agbale Colette. Agoma Edmond. Komivi. John. ACV Estelle. Suzanne Ayaba Hunsi. Oyomi Amen. Mèdevo noyin Marguerite. Mayo yinche ole o Yesu po no vi chele te si ha. Mayo yinche o. Mayo yinche o. Esu po. Mayo yinche o. Esu po gege o miroku don yewe. O Natalie Alice. O Agosa Carolina. Miro pe tonu yewe, buru pe tonu yewe chenwe. O Deni Eric Badu. Alugba Victorine. Rosalina o Pade.
4: Pade.
3: Aha, Pade. O Kuton Selina. Mi dogbenu o Novi Miton Bruno Mupati. Bruno, hun kanrin we mi so kemi. Hun kanrin. We. Mi dogbenu Benua Akwavi. Vignon Teonas. Mi dogbenu Novi mi ton mayo yin, mado yin ayo yin che o le supo ne nu je mo roji o mi na mo ro. Mayo yin de ole mayo yin che o le supo.
5: Abi ye me ise do ali to le.
3: Ebe ise do ali to le. Mo bro te po le, ye we. Ye supo. Blandin ni tabu. Mi dogbe ni. Mi dogbe nu Florent Gezoje. Mi dogbe nu Kusi. Homeja. Mi dogbe nu Novi Miton Jean-François Amoussou. Novi chile mayo yin che wo le o. Maha maha yin ye. Ena che nu ye. Ena che ye bo gbe bigbo. Mo je mi ena che ki wo wo lo. E ma yo yin mi ton wo ni.
4: Ena che ni.
3: Ano sanu mi to gbe ni. Uma Alade Daura mi to gbe ni. Mi dogbe nu mayo yin che ole mi mo kaka ya to fi o mayo yin che le kere ne o lidi bibian degeno o mi dogbe ni mi dogbe nu Raphael Antoine Kojo mi dogbe ni epo e video mayo yin che ole di mi na mo mari Delphine Kojia mi dokunu ye bi sese do ena chenu ye kaka do fi e hensi o Mavo, mavo, ma we no donu me on. E na venu, ye mi dogbenu, Suraju.
0: Wusa.
3: Wusa.
0: Wusa.
3: Si Belgique don. Don tegbe. Tegbe.
0: Non de wanyina.
3: E non de wanyina si anfo. Non fi mi ton ropo ti mwen yi emilien de su. Bon nou mnou yi wa elo de yo ye do. E non do. E non alavo. E non alavo. Mi togbe ni. Ele vol vi feminisi peta ale. Supo me. Mi togbe ni kakado. E do. Debu. Che won. E non yaw. Do ezun. Mnou do. Mi blog mon le nou wa mon le ma fo ma fo ma wu de no donu me de no donu me me e fri wa mon le o e na donu ye bi na du ko nu
0: so
3: do so sa me o anonimo de su o e le vo supo e supo wo gege cho me de le tin o mi mo nko itan mi mo elise angelo lokosu e na cheni kaka mi mo yenu kume fabrice era chenu ye mayo inche oleo maha maha we mi amo samuel chogu era chenu ye kaka fi ehensi on mavo mavo mau na tonu ye mi le amo o nicole nuai nicole era chenu ye kaka me pole bio
0: mayo
3: inche olewe mavo mavo mau di no tonu me on et la donne yé bonana numéro 01 97 85 86 47 do nous avons me madonde ya mavo mavo mau na wanu miro biki bawe miro kae bawe miro livre teme teme de tumbe kasi le bonna e ke la le bonna un vrai dessinateur au kaki pic a fokpa ile afo pa duro afo itonu de edugbon lo isidoa o katar saki bi fun no vitire mi bi onu supo mi aponko be na kwalo nu vieni ole era kwalo mi kale foro vieni le heyo e wa radio to pa fio era nanko mi leva ko si fini wa mi goro kendonu emi no mande ile je kendonu il a levé un ami le corps de basket dont on s'y coude trop l'eau il était fini il a un encore mais la pas parler miro oh face à si à minoy alors le segbe à mi panou coin trop l'eau et n'est des boulets miro minana mi caïgo si on hogbonou miro existe qu'à tous les saints en attaque et en miro fond métro minakan lis quoi fibio mais j'ai fini on minana encore mitoire nous débit qu'à l'avoir robo jana mi heo mi na level 0 fine na ruko
0: ina chenu tata china ina chenu toro mi tole de wanyi si anfo ene yonze se do fie nele boton do mi chilele yidu na yinu tanta mi na tokwe ton mi inu kuwe medele ti yon nwe adisi yo bluo ino baro alo mi yon ni tunwa lo e kana tokunu mi do mi se yo to edo na se yo se trolo boka blo deji nde buso hu kamo nwe wa nu peto no zo mi ton emi de yo ma o wana mi de bo esona hando ka me pede ya ni do ba cheje ji esona hando ka me pede ya do me fli no zo ton yo bo fli vi pe vie ne le yo ah o nye we do gba vi nu pe no pon we bo vi de le tin bo kan fran ye yin to be fi ame yin to gbe si fi le bo wo ni se ro po wa po la vie ne le bi ewa pla ye boto ye asome bo weyo weyo ele aro weyo pon ye bo ana modo fit gegegege ti fit da koda kone leti di yo yi bo no edu we ne le amodo mu we ne de me ne blood yo fi ne le ko je akwa monje
3: yo
0: je
3: akwa monje
0: yo je dog we ne e so si wo anu pele pele ya no we ba mi de yo ne do mi do na kule fi ne le yo ye kan ohun ko de nu meton mi na level to ko bla level to kunu mi de jiro me ma ko se ya bo e gbe wa ye won ko don we kete to pa ton bodo si si we alo e gbe wa ye wa ti toko ji bodo ko mo ko ton se o sakari
5: e ni tun do jire alo do machine wa mo ko ton ro te lo be na ko alo nu fi enire e no sin fi topo fi no po de le o le fi le na no be we ma ho me pon ye no do asi ton wo zumbo e yin we ma ho me fo trole ye no po se fi le se do me gon atavik de lẹ́gàn àbí tántì de lẹ́gàn
3: bọ́nú ìlẹ́kọ̀
5: ìlẹ́kọ̀ bó jà wúyọ ìná àkọ́ká ìpẹ̀dẹ̀ wa máa rìn ní pẹ̀dẹ̀ wa tí wọ́n mẹ́rin lẹ́nu lẹ́bọ̀ wa mọ́ lẹ́bọ̀ sùn àgbà mọ́ wa bọ̀ ẹ yọ lẹ́bọ̀ tí ìdènú yẹ
3: wò ní ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ iwe do alito e nto gbe oko e bo aji to gbe un fie ni o le o nu ido ye mu mi de bo me o nya lo ta kon bo be yi o ye no no ye no ya ye no no ye ni modu e
0: ye ni modu e keke yi mo chobo vie to ku jodo no ku jodo bo no ma so pe o bo ho ho to kan fi le bia o viene le o ye mo ali po won iran je yi
3: a mo yesu po
0: iran je yi li ji e ne iran da lo temlo
3: be ko je du apuro apo je nu vivinu ye be no continue
0: e ne
3: lo nu e juro yo inu mo bi bu no du
0: e ne
3: e ka yan mo mi na to ho me a
0: viene le
3: o do ali to a
0: gege kaduna yin nu de me nu ye si ya so me o gege ble ble do takade su me bo nu ye do ye si de su a mo e ko ko nu e to viene le e do na ho ye so a ho su do e tomble we nilo de mi pe wo mi do na blo
3: da da so bi blo ta un adu ko nu bo na gbon ye kan me bo na to ku nu no vi mi ton leocadi immaculé resino nitro di e sa chakiro po do mi ma yo yin che o de vo se chakiwe 2125 cedo e na che nu mi no vi che le no 01 97 85 86 47 na ruko nu
0: so
3: mayo yin che o de vo se 1625 cedo
0: e
3: na che nu mi kaka fi emi hen si o mavo mavo mawo e na ze wo bo wo buton do go menu mi bo na do nu mi do nko eni o de nha bi sese yo nko eni de nha bi sese yo do gan lo metiyan mi mo 26 000 560 Chupa. Bonado novi devo se chakiwedo mayo inche o. Se chakiwedo.
5: Mi to pe ni.
0: Mi to pe ni kaka, mi to pe ni bonu o.
5: Mi ando pondo alo podo novo bonu.
0: Popodo tite.
5: Ganji bonu ina kwalo nu fi teme teme enele bonu ina si hu we ma home di me bidon. Do eno je nupo e ma je eno je mi si onutan ko ton do e do fiya
0: e pe ti yan no fi le so do akwe bi na so ba so me a lo e na si we ma ma mo kan ji utu bra do yun ranu da so me utu e na ti we bi a
5: nwe do mi de jine sin ene le bi se pon ji a ko
0: so so de bo se
5: pere pon mi gbo le bo ko a lo nu yan le do apa pe ene o do me
0: mi ka ta ton
5: kan ji
0: nu to se mi le a re
5: yo nuke
0: ke do nuke ke yo ah ah ah mi mo ati keke da le ton ku mo eh ne tata jina
3: bo da bi o toro mi tole do egbi tiyan n bi o mero kanu ero me bi we no se a mero kanu le o do alo itan ruzo alo ma o ton do kan e lo mi eni wa dagbe nu me ma do nde a me o tokudo no kudo eh ero le plus demini me ma do nde bo wa mo kolo kolo mi wa da gbere na ro kan lo mi na to ku nu no vi mi tan eno amand anagonu eze 500 cedo
5: e to gbe ni
3: na che ni kaka no vi chele nu yin lo je mere gan lo mi mi bio mi do mi ni wa mawo so eniyan mi ni wa mawo so eniyan nu touch of you not your of me ma don de ha mi wa dagbe ni onu yebonu ni ya so mi bi ki ropo kai ropo we mi bi o mi egbe adoaz ropo crayon ropo we mi ropo nko fi de bude mi de mi yan kwase do fi ni ale eh mi wa dagbe ni onu ye gbọ́nù mavọ̀mavọ̀ máa wọ̀ ìrìn àtò kú tọ́nù míì náà fi ṣẹlẹ̀. Ní lọ́jọ́ mẹ́rin àyè gbẹ́tọ́ bá wa dàgbé ọ ìṣẹ̀rọ mẹ́nu náà bla òun wẹ̀ mẹ́nu náà nùwà wẹ̀ gọ́ tó yọ inú hìn àyè hánú wẹ̀ náà fi ṣẹlẹ̀. Ní lọ́jọ́ mẹ́rin àkúrú náà inú pọ́n kẹ́rẹ́ àhó àmì inú pọ́n mìíràn àmì inú pọ́n pọ́n kó inú pọ́n chakiro pọ́ inú pọ́n àyè hà dé ànánu ọ̀nà ọ́ ewé àkúrú náà pọ́n náà fi lẹ̀.
0: Tó ayé mi tọ́ mẹ́rin ẹnu hà ní.
3: Ayé mi tọ́ mẹ́rin ẹnu hà ní. Fìrí òpó ọ mo pí pé wẹ̀ fìrí òpó yín fìrí òpó kára yà sọ mẹ́yàn ló ń dà hó ẹ̀ ní wọ́n máa yà sọ mẹ́yìn gbèdì yàn mo máa tún lè yín wọn ǹdẹ́ buwa rẹ ọ náà fi àsọ́sí àsíwàánu ọ̀sọ́ inú kan dìyàn nílùú àṣẹwé máa pẹ̀lú ọ bónú àjọ ìyáwó rẹ ọ àràmúnà lọ sànú lùwáwé ń lo ègbèdì ń sànú kúnrópó ń lo ègbèdì ń sànú lùwá tán ń lo ègbèdì àìdè buwa náà fi ṣe nẹ́ẹ̀nà chínú ìlà àdúgbò.
0: Amatunu ọmọ jẹrẹ màá òde sí wẹnu òde mẹ náwó àṣọ iye tán ní ẹyà bọ mẹdẹ jẹkẹrẹ gọ àlọ nù
5: yìí mẹdẹ gọ àlọ nù yìí
0: bọ mẹdẹ lẹkàdé tí n bọ ká tún fìdé èsì blónù mọkọ tán tó ọ wa ejúrò yẹ ganjí yìí ká tún fìyẹ náà blónù mọkọ tán tó ọ wa egbèdé èròpé mi tó yẹrọ lẹ sí wẹ ọ yìnìchite
5: yìnìchite
0: yìnìchite ìdúwà ló kàn án ní ìdọ ní zan adéjìn ẹnà rẹ fọdọ bó yọrọ tata jìnnà bọdọ tse díẹ ẹnẹ fìyẹ nílẹ ọ yìnì tán bọnú o yìnì yìnù lọnù yìtán ta ọ bẹẹdẹ wẹ ló
5: ká tán
0: nù mìíní pọntọ o vi eyín hó mẹnu ẹni ọwọ tiyan nù emakadọ yàn lẹ náà kò bá lọhùn àlọ mi wà wọn. Àwọn ohun ẹgbẹ́ kò bìtọ́ lẹ́yìn rẹ̀ sún náà kò hún wa sún náà yàn náà bọ́ lẹ́yà.
3: Ẹgbẹ́ òwò yàn kò hún.
0: Ẹ o ṣe o ṣe.
3: Ṣáyẹn lọ ọ̀kúnrún bí o.
0: Ẹdẹ mi là ọ̀ mú. Bẹ́ẹ̀ni wà kété sún náà yàn náà wà sọ lẹ́yà. Nú emakadọ yàn lẹ́yìn náà kò bá lọ́hùn àfi ẹni mi sún mi mọ̀ yà. Mi máa mọ̀ nínú kótó sí ìwàlẹ̀ ọdún fífi ní ìbọnọdọ méjì lẹ́lẹ́ ní hun nùwé yìí mẹ́tàn
5: mẹ́tàn jẹ́ yín
0: mẹ́tàn jẹ́ yín nùwé sẹ́ dojì tó ìbànà wá sẹ́ dojì tó yọ ejì àná wá bọ̀ gan tán ká hò bọ̀ eyẹ kó múná dò tatán mẹ́tàn méjì balọ̀ jẹ́ mi náà hò bọ̀ gan ayẹ tán wẹ́nu wọn balọ̀ kì í kó tán mi pọ́n dé dònù sí gbọ́n ẹ̀lẹ́yọ kótó pẹ̀tàn lẹ́bi ṣe títí yé bọ yìnyínna yìnyínna kan ló mina tún lọ mi tiri lé hẹn ló kpọdọkpọ mẹ fi ọ ní mi jí ní bọ mina jíjà wẹ ẹmi ká jí bọ nutọ kudjodo bọ nọ kudjodo ọ fina ọ débù asokun sì débù nadọ mi jẹrẹ lé bọdọ kílé kọkọ jí dọ ekun pẹ mi ọ débù de ya ekun pẹ mi ọ mama fia mẹ alọnu ẹ tó fa bọ.
3: Fún bẹ́tọ̀ bẹ́nu hẹ̀ mọ̀ bọ́nà yí wẹ̀. Wẹ́nu èmi àdọ̀kú ẹni rùfín gbẹ̀gọ́ àlọ́nu mi bó náà lẹ̀ bó bróde ẹ̀nà bológbọ́n mìíràn tó gbẹnu nọ́ọ̀fì mi tàn lẹ́nọ́ọ̀ìkẹ́ kúbíà lẹ́nọ́ọ̀ìkẹ́ kúbíà ẹsẹ̀ 5,125
0: sẹ́dọ̀
3: ẹ̀nàchẹ́nu yẹn nọ́ọ̀fì rẹ̀ èvò tí mayọ̀ yìí tẹ́ ọ ẹsẹ̀ 625 sẹ́dọ̀ bónú yín lọ́jọ́ mẹ́rin èrò kofi ìhun yín àwọ̀ ẹ̀yìn tẹ̀gbẹ̀ hantere bẹ́ẹ̀ ọ àwòbìnà fún kàkébìnà fún èrò mọ̀tò fìọ́rọ̀ àzọ̀mẹ́bòrò àzọ̀mẹ́ yìí wẹ̀ èrò kàǹtó wẹ̀
0: èrò mi náà yẹn
3: kọ́ ọ̀rọ̀ fi ẹ̀ bọ̀ mi wá fífẹ́ mi ní mi ṣe kú ọ bọ́ bí alọ́gọ́ rò fi bẹ́ẹ̀ náà lọ́gọ́ mi ní omi bọ̀ mi kúrò àfihàní ọdọ káká bọ̀
0: amọ
3: ẹdun ẹwà sọ
0: amọ a nu ẹbàka títí tó kọ lẹnu ẹ nu ẹdọmi di ọ ni.
5: Bọ fi gègé ká jó àsọmẹdodo alọ tó máa mọ wutu.
3: Ẹgbẹ́ ti yan eyín kan tábìlì da ọ lọ sọsiyete rẹ.
0: Omi tó pẹ́.
3: Gbogbo èkó àlọ́ ni fífẹ́ mi ní kó àlọ́ ni bẹ́ẹ̀ yìnyín kan. Eyín inú kan rà sọ inú yìnyín dọ̀mí dẹ́ màkà náà mi gàn jẹ́ wo ènìyàn mi máa náà mi gàn jẹ́ wo ènìyàn mi ní kó àlọ́ nu fìyẹ nìyàn lẹ́yà fìyẹ máa dún ní àfìyẹ dòjòrò bóná yà sọ mẹ náà fi tiẹlẹ fìyẹ dòjòrò bóná yà sọ mẹ lórí má tẹ mọ ní yà bó pẹtọ sàn fọfọ náà dúkọ nù bóná fonitù sac kaki náà fi tiẹlẹ nwe akwa mi jọ mi dio o je file nu nwe mi ja wa e wa zumbo mi le bo poro mi le leko wa poro vo sanu mi poro alo mi ton ro won mi ni gwa lo nu mi numero mi to 01 97 85 86 47 na le bona de vo 01 97 85 86 47 di bon ador mi lo jemeri alo mi ton do won nu to ti o vi no ti o fi mi do alo de bon agor mi e je gbe o gbe o e o mo mi de ton mi na maka yo ha mi mi na ma bi ke ni o le teta ji na na mi ga me mi ni a wa so ni o le ka mi e ni o le bi do o mo nu me no vi ti re 525 no vi mi ton Henri Afoyon Henri Afoyon e na cheni kaka ena cheni ena cheni ma yo yin che o chakiropo na yo yin che o chakiropo no vi chere nu edo mi de lo ti on nu edo che mi de atun a he bible to we na da hun shak 1:27 edo la religion pure et sans tache devant Dieu, notre Père consiste à visiter les orphelins et les veuves dans leur affliction. Non, vitiele. Jacques 1, verset 27 dit, la religion pure et sans tache devant Dieu, notre Père consiste à visiter les orphelins et les veuves dans leur affliction.
5: Mi ando sinsen nu jo nu bonu ana sinsen bo ana si ku inu bo so ma o suo e je ka lu bonu aduna no hin so o to ti o vi no ti o fi le bo ano na ye wan yi do pe bi o pe nu ene we inu we no yo ma o si nu kuma ye
3: e do je mi de ponko ya chakiro po ya me na chaki aton me na chaki o me na chaki o ko Ero, que tu donnes à un orphelin, que tu donnes à un orphelin, Dieu le transforme en mallette plus tard. Nous n'avons de wadi yo. Akou non, ezebo di dog bawe. Nous ero so. Ena huzun da ho, nous ero so. Non vichele. Ero, nous nina, de na de ni onu to ti yo vi. No ti yo vi yo. Fie do uvek beme tomele yo. Non vichele. Edo akun ro ti to gba re ero ti to gba re nu weme edo mo blowe o edo so uto so gaeme anaru fe deme mauni ma lowo be mauni ma lowo ero akun edan kredo aku adagbe lo pon yen sun adagbe lo nu alina hunwe anamu fifa anamu dagbe pisese Et là, dit, celui qui donne aux pauvres ne manque de rien. Mais au Bible, mettons, Proverbe 28, verset 27, ouais, Roman. Proverbe 28, verset 27. Et là, celui qui donne aux pauvres ne manque de rien. Non, vite. Oh, Minadoku, non, vite, mettons, Yvette à Moussou. Non, vite, mettons, Yvette à Moussou. Et c'est 1125,
5: c'est là.
3: Et là, celui qui donne aux pauvres ne manque de rien. Proverbe 28, verset 27. Mais nous avons dit que nous avons dit que Si ça chez ces domi et nous bien mina ma dime.
0: Fille de balai.
3: Awa di je.
0: Balai sin fi yon noue.
3: Et le balai sin fi yon noue. Bo bla ou do sa che me bo bla mi sa che obiko. Mi toku ni. Ma ou so yuwa ne. Akru no do a toa ou nou mi. Nyon a toa ou nou e. Ma vo ma ou do a toa ou nou mi. Nyon a toa ou nou e. Na toa ou peton a ou dak pe peton nou e. Eh. E na tonu e kaka. Ona e tonu bale, e no ro bale yo. E no wa ti vida bila bi mon koton mi. Ngoro me dele ti mon ro shenere. bo gan me mi ro ko lo de o e din ye ma na iran vo wa nko do mo nu mi do nu vo vo enewe bo mi na gbon ye kan me bo na dogbe no vi mi ton Wilfried Raymond.

0: báyìí. Báyìí o, sẹ́tọ̀rùn jà yìí ló gbọ́n mi.
1: Nẹ́ẹ̀dọ̀.
0: Ló tọ̀ lọ pápá mímẹ́. Ó bọ̀ ní nàpọ̀ àwòrán tí n bo náà hàn lọ. Ní lọ́ngọ gáwọn. Náà wọ̀ lóde pátápátá.
1: Ẹ máa bọ̀ á mọ̀.
0: Oje, ẹ nà ya.
1: Ẹ nà ya. Sọpọ̀pọ̀ ń dọ̀ fi àwẹ̀ mọ́.
0: Òbí nẹ̀ mú.
1: Àwẹ̀.
0: Ẹ tẹ́ ẹ̀ sọ́kàn fi rẹ̀ dé mi, yọ